0: tẹ̀síwájú. In fact, the last born, òun náà ṣetán pẹ̀lú flying colors. Títí ní báyìí ló kù. CGPA ní last one is 4.98. Èyí tó wá ní jáde òun ni just one unit, just one mark ló kù tá a fi mú first class. She came out with a 2-1, strong 2-1. Ìgbà tó tún wá di ọdún yìí, bàbá tún wá ní ká jẹ̀jẹ̀ níbẹ̀ yẹn ní alẹ́ yìí, ìpè kí la fẹ́. Lóòótọ́ lóòótọ́ ó pọ̀ ní mind mi, ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé ó ní owó kan tí mo ti ń wá láti January ló ti yẹ kówó yẹn jáde fún mi. Paperwork yẹn jáde lóòótọ́ tí wọ́n kọ́ fún mi tí mo dẹ̀ rí pé ó yẹ kan ti sanwó fún mi láti April. Mo wá rántí nǹkan tí bàbá mi ò máa ń sọ wípé lóòótọ́ lóòótọ́ o lè ríran yẹn, wọ́n lè lo máa di governor, o lè di president. Ó jẹ́ pé
1: fífetí gbọ́ràn kò túmọ̀ pé ràn ọ̀sẹ̀ bọ́ lálàpọ̀ ọba rẹ̀ ń Canada kò túmọ̀ sí pé ó débẹ̀. Bọ́ ọba fàdúrà àti àwọn ẹ̀jẹ̀ kan tí èèyàn kàn mọ́ bá wọn lálà lásán ni.
0: Nígbà tí ó wá di aláìní, mo wá ní ìwọ Ọlọ́run. Owó iye mi ni mo lówó, ó ti yẹ kó jáde fún mi. Mo dìde owó yìí desperately. Mo wá jẹ̀jẹ̀ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé tí owó yìí bá fi lè jáde fún mi ní bulk, subsequent ones màá máa fún Ọlọ́run ní kì í ṣe ìdá mẹ́wàá 20% ni màá máa fún Ọlọ́run. Ibi tí mo ti wá ṣe ẹ̀kíní tí mo ṣe ẹ̀kejì mi ìmọ̀ ìgbà tí máma jáde, máma wá bẹ̀rẹ̀ sí sọ pé òní dandan ni Jésù ni ó sọ̀rọ̀ mi dayọ̀ nínú orin máma mi o tí wọ́n ń kọ ní alẹ́ yìí. Mo tètè sọ pé ìwọ Ọlọ́run kó tó di oṣù yìí, kó tó di parí oṣù, owó mi oṣù yìí ò gbọdọ̀ gbé lọ. Mo wá ní jẹ́ kí n díà Ọlọ́run. Mo wá sọ fún Ọlọ́run, òun ló wà níbí báyìí, òun ni mo lè kà jáde. Mo ní gba owó company mi fún mi in fullest lónìí 1408 kí ó tó di alẹ́. Mo wá díà Ọlọ́run, mo ní kó tó di alẹ́ tí n bá kọ́kọ́ gbà ẹyọ kan tí n bá kọ́kọ́ gbà nbẹ̀ màá fún ẹ ní 20%. Ibi tí mo tún wá sọ, mo wá ní Ọlọ́run èló ni 20%? 20% owó is 40,000. Mo ní mọ̀wòrì màá fún ẹ ní 50,000. Jẹ́ kúkú round up kó di figo. Àfi bí a ṣe ṣe 3 o'clock ti 3 o'clock, àdúrà 3 o'clock. Bẹ́ẹ̀ ni wọ́n pè mí láti company, láti headquarters. Ipe madam, go and check your account, we have paid you.
1: Àpẹẹrẹ tó dáa nìyẹn o. Bẹ́ẹ̀ nìkan bá fòkè tó ṣe àmì, wọ́n ti sign àdúrà. Àpẹẹrẹ ó di 2-3 báyìí tá a gbọ̀ lónìí. Àpẹẹrẹ tó dáa gidi ni.
0: The beauty of it ni wá ni pé wọn ò tiẹ̀ wá sọ iye ọkàn fún mi. Wọ́n wá bẹ̀rẹ̀ láti January yẹn. Wọ́n sọ kìíní, wọ́n sọ kejì, wọ́n sọ kẹta. Ibẹ̀ ni mo tún wá pè ọ̀gá yẹn pé this is not my money. Wọ́n wá ní hold on, Mrs. Oladipo, we are paying you in bits. When it's on Monday, call me. I will send the analysis to your email. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Wọ́n sọ 2.1 million fún mi ní alẹ́ yìí.
1: Bó ṣe rí nù. Gbogbo ẹ̀yin tẹ́ ń retí owó nílùú tó jìnnà àti mi tó súnmọ́. Èmi ọmọ tá a lè bọ́ lọ́hùn yìí ìwé. Máa yọ̀ tó rájú ààrẹ ti dáhùn. Ní gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ̀ há sí kọ́ jáde lójijì. Màmá yìí gbogbo owó yín ni ọ́ jáde. Ìmí ò tún dé lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́. Nice, I love that.